0: gbàdúrà yìí gbogbo ohun tó ti lọ lọ́wọ́ mi ẹ dá padà aláàánú mi ẹ dá padà ó àánú tí mi tí rírí ẹ jẹ́ ń bá a pàdé. Gbogbo ẹyin tí ẹ wà ní abúlé ẹgbàá tẹ wà ní ìjàyè ẹjọ́ yìí wa àdúrà lẹwà ní ẹjọ́ yìí wa dára fún yín ní ìkòrò lẹ́gbẹ̀ẹ́ tẹkíníkà gangan ni ní atán gbogbo ẹyin tẹ wà ní ọ̀tà tẹ wà lógun state tí dé tí ń ṣe ẹ wà ní tí ń ṣe gbàdágìrì ẹgbàrá gbogbo ẹyin tí ẹ wà ní tí ń ṣe kẹtùwà di yọwọ àti alápò tí a ti bẹ́ẹ̀ lọ god bless you yóò dára fún wa ẹ já gbọ́ ẹ̀rí àwọn ènìyàn.
1: Dáàdì gbàdúrà pé ká gbàdúrà lórí àwọn ọmọ wa pé àwọn ọmọ ẹlòmíì wà nínú ìdè lọ́wọ́lọ́wọ́. Mo jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò jẹ́ kán súré pẹ̀lú ní ìkan nínú àwọn ọmọ mi. Tó gbogbo wọn ni máa ń pè á ní báwo ni ṣàlàáfíà lẹ wà. Ìgbà pẹ́ ẹ̀gbọ́n màá pàbúrò. Ó kàn wá di níjọ́ Thursday mo wá pè kan nínú wọn mo ní báwo ni ṣàlàáfíà lólóhùn ò sí lálàáfíà. Mo ní kí ló ṣẹlẹ̀ ó ní láti jọ Monday òun ò dé sí. Òun arákan ni òun mo ní kí nìkan tó ṣe ẹ gangan ó ní kò tiẹ̀ yí òun mo ní òkè ó tó ṣẹlẹ̀ ní pé lọ sí hospital kí ló complain. Ó wá lọ di Saturday mo jẹ́ pé di Saturday o tètè ya lọ kíákẹ́ wá lọ níjọ Friday. Bó ṣe wà lọ hospital gbogbo ẹ̀ ló sẹ́ẹ̀dì sí oníṣẹ́ tàbí ẹ̀ ni pé wọ́n ti admit òun báyìí o òun ti wà nílé ìwòsàn mo ní mo lókè mo bọ lórí ẹ má wà á ó ní àwọn nọ́ọ̀sì wọn máa tọ́jú wọn máa ráwọn nọ́ọ̀sì bo nǹkan tó ń bá nìjì mo ní irọ́ ló pa mo ní gbàgbàrin mélòó ló máa gbà mí láti rí dáyọ̀ pé mo ní màá débẹ̀ ni mo ṣàṣe ní gbogbo àwọn ọmọ ẹ bí mo ṣe sáré padà mo ti mo sáré wẹ̀ báyìí ló tún sọ fún mi pé ẹ má bọ̀ mo ní ẹ̀wọ́ tó ní má wà mo ní kí nìkan tó tún ṣẹlẹ̀ báyìí lónìí àní ẹ má bọ̀ bó jágbo ni nǹkan tẹ bá ní ẹ má gbẹbọ̀ mo ní bọ̀ tó wà lọ síta ló ní kí n máa gbàgbọ́ bọ̀ ni pé kò nídìí bí mo ṣàṣe bọ́ sọ́nà bá pé mi bọ̀ síbítì tí dáàdì ṣe prayer sí níjọ́ Tuesday bí mo ṣe gbé dání nìyẹn ìgbà máa gbé débẹ̀ àwọn nọ́ọ̀sì yẹn ní kò lè sùn. Gbogbo ìgbà táwọn fún ẹ treatment pé bó ṣe la jẹ mọ ní kí nìkan tó lè máa ṣẹlẹ̀ wọ́n ní pípẹ́ oral àti pé orí ó kọ pé gbogbo ara ẹ̀ ló ń gbà mọ́ ní ẹgbẹ́ tí fún treatment tó yẹ kí yàtọ̀ sí wa ni mo ṣe wá ní ìlànà ẹ̀ mo wá fi ọmọ fọsílítì mo wá fi sílẹ̀ ni mo wá fi pa ní gbogbo ara mo bá jókòó oorun bá gbé lọ bó ṣe sùn nìyẹn ilẹ̀ tó wá ṣùkò títí mo bá àwọn omi ẹ mọ pé kí nìkan tó ṣẹlẹ̀ wípé ìjẹ́ káwọn bá mi pè wọ́n ṣe wá pè mí ẹ̀ náwá ní mọ́mì ní kí ló fẹ́ jẹ ló bá ṣàṣọ ṣàǹbá sáré lọ́ba ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́ba tí ò jẹ́ fojú sùn fún ọmọ.
2: Ogun tó ṣe òní ìpele mọ bíbélì ti ṣèlérí fún àwa tá a gbà sọ pé ìlú ayọ̀ la máa gbọ́ látàrun lójú lọ ẹ̀rí lẹ́ẹ̀ máa gbọ́ níbẹ̀ ní gbọ́
0: ẹrọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
3: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ
0: ẹ̀rọ. Ẹ̀rọ ìkejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 70 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aishi. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 3 8 12 15 15 68 68 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyiki Mole Ayo Parish. Òun ni 411 01 01 89 89 25 25 2. 411 01 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o nitori jo 41 elewo ni ta lo saju se fun mi ti emi o se fun pada nigba ti sam 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo damajemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so e jere fun oga ogo mi e mo fi need ope yin ore yin idamewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale e ri awon era ti boyen e ri ti eno de ma de o won ni be ri e je fun e mo wa nbe la oko yi e support program yi ko so nte ni number eni mo ti pe fun te ba pe si account number na mo ti fun yin e fidelity bank ate ko bank yen jo e support ope yin da mewa yin ore yin gbogbo eni to gbo eto yi to si tele o ta so anu to soro gbagbo ko dari sodo yin amen.

0: fún Ọlọ́run lókè ọ̀run mo wí lẹ́ẹ̀kan sí pé ogo ni fún Elédùmarè mo kí gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lónìí wípé àsìkò àti dìde rẹ ló dé yìí àsìkò àti dínlá rẹ ló dé yìí orúkọ mi ni wòlíì Ọláréwájú Bankole má ṣe àmì níbi tó wà agbára tó ní ìlérí Ọlọ́run ò ní ṣe mọ́ lára agbára yẹn di òkú gbogbo iṣẹ́ ayé gbogbo iṣẹ́ ọ̀tá gbogbo iṣẹ́ àwọn wòlíì èké àwọn oníkàndù ìkà gbogbo iṣẹ́ àwọn ẹlẹyẹ lórí ayé rẹ lórúkọ Jésù kó máa bàjẹ́ níbikíbi tó ti ń gbọ́ mi lónìí àánú tó kọjá ojú orí rẹ kó wá orí ǹjẹ́ ò lè jókòó dáadáa báyọ̀ ò ń rìn mí báyọ̀ ojókòó ni ibikíbi tó ti ń gbọ́ mi lórí rédíò yìí máa gbọ́ mi live and direct bí olúwa ti wà tí àánú rẹ wà ọwọ́ tó so ọ́ mọ́lẹ̀ tó ní ìlérí Ọlọ́run ò ní ṣe mọ́ lára ọwọ́ yẹn kó máa gbiná lórúkọ Jésù ọwọ́ yẹn kó máa gbiná ọwọ́ tó ní ìlérí Ọlọ́run ò ní ṣe mọ́ lára ọwọ́ tó ní òní débi tó ń lọ ọwọ́ tó sọ wípé wọn ò ní jẹ́ kó gòkè àgbà ọwọ́ tó sọ wípé wà á dàgbà wà á máa jábọ́.
1: Hey everybody, this is
0: ọwọ́ tó sọ wípé eré kéré tó bá wù kó sá òfun ló máa mú bọ̀ ńbẹ̀ gbogbo agbára bẹ́ẹ̀ gbogbo wọ̀ta bẹ́ẹ̀ lòdì sí àyànmọ́ rẹ lòdì sí ayé rẹ lòdì sí iṣẹ́ rẹ lòdì sí àlàáfíà rẹ lòdì sí àwọn ọmọ rẹ lòdì sí ọkọ rẹ lòdì sí aya rẹ lórúkọ Jésù rọwọ́ bẹ́ẹ̀ kó máa gbiná sọ́nà lórúkọ tó ju gbogbo orúkọ lọ gbogbo mi tó ti ń gbọ́ mi báyìí ní gbogbo Èkó Ogun State anywhere tó ti ń gbọ́ mi ní òní mo pàṣẹ lórúkọ Jésù ọwọ́ ìgbédìde tó máa ń mú ogun kúrò láyé èèyàn tó máa mú àtìtìraka kó láyé èèyàn tó máa mú ìyà kó nu ayé èèyàn tó máa mú ìtìjú kó nu ayé èèyàn ọwọ́ yẹn ń wá orí lónìí ọwọ́ yẹn ń wá orí lónìí bó ṣe ń ṣàmì ayé rẹ gba ìdìde bó ṣe ń ṣàmì iṣẹ́ rẹ gba ìdìde gbogbo ẹkún òjijì tó ń sun yẹn lórúkọ Jésù ọ̀run sọ́dayọ̀ mo súre fún ọ bí wòlíì Ọlọ́run alààyè lórúkọ Ọlọ́run tó da ayé àti ọ̀run ọfà tó so ọ mọ́lẹ̀ ogun tó so ẹ mọ́lẹ̀ àsàsí tó so ẹ mọ́lẹ̀ èpè tó so ẹ mọ́lẹ̀ gbogbo ọwọ́ tó ní òní rọ̀lọ́nà bó bá ṣàmì ọwọ́ yẹn gbiná dànù agbára yẹn gbiná dànù mo ní ọwọ́ yẹn gbiná dànù mo gbàdúà gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí ìrànlọ́wọ́ àtòkèwá tó máa ń mú ẹkún ọjọ́ pípẹ́ kúrò ìrànlọ́wọ́ àtòkèwá tó máa ń mú ìbànújẹ́ ọjọ́ pípẹ́ kúrò ìrànlọ́wọ́ àtòkèwá tó máa ń sọ ẹni lẹ́lẹ́ nílá ìrànlọ́wọ́ àtòkèwá tó máa ń gbé ẹni tó jẹ́ nǹkan di èèyàn lórúkọ Jésù tó bá ṣàmì gbá lórúkọ Jésù gbá lórúkọ Jésù gbá lórúkọ Jésù yá gbá ìdá nìkan gbọ́ mi tó ṣàmì ibi tí ayé òròbó yóò lè dé àní àyè tó yóò lè dé agbára láti òkè wá bó ṣe ń gbọ́ mi ọmọ ayé rẹ tẹ̀síwájú àṣẹ jáde mi wòlíì Ọlọ́run alààyè mo sọ pé ọwọ́ ayé lára rẹ kó máa gbiná ọwọ́ ọ̀tá lára rẹ kó máa gbiná ọwọ́ òkùnkùn lára rẹ kó máa gbiná gbogbo mi tí o ti lọ tó rí ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ àṣẹ ìrànlọ́wọ́ lónìí ó ń bàlẹ̀ ọ ìdí ò lè ṣàmì àrímàkálímùhúnà tárímàkáyélílímùhúnà gbogbo bí ayè tó yẹ kó dé tó lè débẹ̀ agbára olúwa gbé ọkọjá ibẹ̀ ṣé Elédùmarè mo fi sọ bẹ́ẹ̀ gbogbo ẹyin tẹ́ ń gbàdúrà tẹ́ ẹ ti ń jèrè àdúrà ẹyin tí ọ̀rọ̀ ìlú yìí ti sun ibẹ̀ pé kí n tiẹ̀ sá lọ ni ó nídìí kó sá lọ àṣẹ ọ̀run jáde sí ọ agbára ìgbédìde láti ọ̀run wá ó ń bàlẹ̀ ọ ó ń bàlẹ̀ ọ ó ń bàlẹ̀ ọ ó ń bàlẹ̀ ọ ó ń bàlẹ̀ ọṣẹ rẹ ó ń bàlẹ̀ ọ ó ń bàlẹ̀ márẹ́jì ẹ ó ń bàlẹ̀ ọ ó ń bàlẹ̀ àlàáfíà rẹ sọdọ tó ń fẹ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó yá gbà ìrètí yẹn owó tó ń fẹ́ yẹn mísà tó ń fẹ́ yẹn ohun tó ń fẹ́ yẹn ọkọ tó ń fẹ́ yẹn ìyàwó tó ń fẹ́ yẹn owó gidi owó ìgbédìde tó ń fẹ́ yẹn ọ̀run rí lìṣẹ̀ fún ẹ jésù rí lìṣẹ̀ fún ẹ jésù rí lìṣẹ̀ fún ẹ tó bá lè lanu sàmì ọ̀run rẹ sí lórúkọ jésù ni mo pàṣẹ. pasẹ loruko Jesu ni mo pasẹ o ra re mo o jiya mo o wa duni lo to ni laye o ni lo to ma mu e ko dide ko tun jabo awon ogun repeat again awon ogun oni ko dide ko subo loruko Jesu bina dadu loruko Jesu bina dadu loruko Jesu bina dadu awon asasi aye awon eyan buburu gbogbo ise ti won se lodi si o asasi ninu ohun asabi ninu irubo asasi ninu ebo asasi nipa inu omi gbogbo ise gbogbo to se lodi si o taye re fi ma korodo kan loruko Jesu ijo le sami meje jade
1: amen
0: jade loruko Jesu jade loruko Jesu jade ninu aye re latoni lo o jagumo o ma gbo eleyi so le sami mo gbo ni won ni so fun eyi 300 ten gbo mi lo radio yi ti oluwa ba le gbo ami yi ko si distance in the spirit mo sure lati bi lo boya ona ti o la fe ni kan ni le re ona ti o la fe ni kan la ye e ona ti o la fe ni kan la ndie ko la fo awon ipele ti de gbo se le ri fa ni kan ni ninu state ye ni ni ilu e laarin e bi e ami e do le ona ye la
1: Amen.
0: Oh, yes. Oh, yeah. Really? Asiran solo lati sepe aron mi lati sure ni isure ye ni mo se loni so le sami mo so pe mi o meditate mo soro yi mo so ke mi o gbo we ni ire o ti gbo na ni ye o fa to so wi pe ileri oluwa ori se mo lara ki o fa ye fo jade loruko Jesu ki o fa ye fo jade loruko Jesu ki o fa ye fo jade so so ke mi to wa pe yo ori ni pe yo ndodun le ni pe yo se ni tin ni fo de le meta so We pray for Jadilara. Oruko mi ni Woli Olarin Waju Bankole Arole Timothy Obado ile gbogbo agbaye ase idaju ipe idaju momo ti mo so ti ma pray fun e to rona lo aje wi po ni lati wari bi physically to yi pe on to ba ti edo mi jade lati ogo odun mejo ni Jesus ti gbe mi
1: the sweet and it's about to get all funky today
0: na pe ipe ti mo ti obada re ka kiri gbogbo agbaye London America ni Oluwa ti fun ori ofe ni pa so won gba du afuwai pelu igboya no ni pe to daju pe ni oruko Jesu aye oni ba ogo rege
1: o
0: soke aye won ni ba irawo rege aye won ni teri re ba
1: ma
0: kankan ko ni teri re ba iwe Samuel kini ori kewa bibili so fun wa nipa bi Samuel se yan to be yan Saul bi oba lori Israel je so kire ko fun gbomi gbomi o ti Saul n wa kiri oto ni Satan 9:1 baba e si baba lo so dan e si baba lo n wa kiri o bi to ti wa e si baba e ka kiri na won ko di so fun ipo to n wa yo le ma ri po ko ni kan wa ladugo yi oruko en de Samuel o ko to ba ti so o so niyan o ko to ba ti ri ori niyan o wa so from odo e to wa legbe pe a le lo sodo woli lowo ofo o ni oke e ja wa nkan lowo ka ba woli igba to ba dodo Samuel e ni kan gbo mi loni aran mi bi woli si o ni on to ba mu egbo mi loni o tun mo si pe emi la ran si o on to mu egbo mi loni o tun mo si pe aran mi si o ni mi o mo to so lowo re mi o mo to nwa to ri mi o mo pe so pa mo le o pa mo ti gba bo ti lo ni e mi o mo to gba lowo ero tu ala mi o mo to se la pa pon aye gba lowo re mi o mo to fun to toru gba lowo e mi o mo to gba ninu ise re loruko Jesu to ba sami gba pada in the name of Jesus
1: amen
0: pada in the name of Jesus
1: amen
0: pada in the name of Jesus
1: amen
0: sami dada arima azimi bakapori basala so lu no wa nkan to so nu iwo no wa nkan to so nu gbogbo eni ti o ja ni oke lo nberu ola gbogbo ola Lombeola, and it you only know Beola, Tony Cosetto Matula, Toho, Cotato Matula, Toy Tales, Quentin Matula, Tolese, so what they have done, Pedro Coca, Tony Bissamanama, Joey Casamanama, and if I do a pay, beyond what you are, Monday, that's not the way, being about to ruin Bissamanama, tell your way Casamanama, Ekaliba, Ibioliba, so what I want to pay back, I want to know Roy Cassi, he can want to see you. I want to know the war. I want to ask them your good food. So if you keep talking for me, bye. Mind your movie sorrow. I say the movie sorrow. But bottom boss on the water, Tori, or Tiana Bara, yes, I want you back, or Dayatua, or Lady Damon. I say, oh, or Kwame will live on what you call it. I say, Pedadu, mind your daddy, Dabada, in the name of Jesus. Receive back what enemy thoughts have been taken away from you, from your job, from your health. From your business, from your career, whatever the enemy thought has been taken off from your life, it is restored back.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Whatever that makes you end this broadcast today, means the time, the season has come for lifting. I believe this. I can stand beside it that the word of the Lord is yea and amen. Bibeli so pe oruko Oluwa ile isu agbara ni orojo sawa nu re o sila mu eku ko lo tu re mu ibanze ko lo tu re o ti pade woli re loni o agbara to ni oni koda agbara yen binada agbara ko ni lere olorun oni se agbara yen binada agbara ko so.
2: Hey, great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
0: Agbara yen binada gbogbo asasi gbogbo igbo to ni oje ko ina Oluwa de ebo ja pass na seye sonu wa to sonu and he come down for Syria woli ati o. Oh my God, nilo aye eyan eyan need the woli eyan need awon arina eyan need awon to ri ona sai woni eyan need awon to le so igbese ni pa imo ni pa ti emi chaje yun le fi baje o to mo gbo mi loni o mi wi pe aran mi si o gbo mi ni gba ti solu o to ti wa ti ori o to ti lelele ti o te lowo igba to ma dodo woli ni ma wori loni a fi oroyun e gbo mi mo fe ko tele broadcast full 7 days. Suffer the camp. Full 7 days. Move up on follow broadcast. No, don't do one. After 2 hours, no power to solo. But no solo. I hear that. No, no, coordination. Oh, yeah, back. Continue. Never give more day in your life. But I'm not in that draft. No, dummy. You think on solo. You pay. Consensity goes on the way. But on the brood, you pay. Can you matter? So it's a fun talk of being here. Oduwa buruku ana tara e awon to nto e yan to tora won awon lori ogun ko se ni en to wa laye yi ti nkan ko jabala re fa ti mo ni te mu asiri o to so lawa e ya gbe igbese e ya so eri anyo mo e ya so eri ogo e ya so eri ola e je mo le pray fa ni kan bi oluwa ti wa ti emi re wa o ti wa ta ni o bo sonu o to bo nu ni mi se re to bo ni lo aye re gba pada o mo ni se lowo iwo to gba ọkọ lọwọ ẹ iwọ tó ń gba ẹyà lọwọ rẹ iwọ tó ń gba iṣẹ lójijì lọwọ rẹ iwọ tó ń rìn kiri ayé owó ayé rẹ pé a pẹlú ọdún orí mi ó yà kí n ti dubai lọ ọgá má ronú para ẹ ohun tó máa ṣẹlẹ máa ṣẹlẹ àṣẹ jáde bí olúwa ti wà tí ẹmí rẹ wà ọtá yẹ ni ó bọ sọnù yẹ gbá lórúkọ adéṣù gbá lórúkọ adéṣù gbá ohun tí èpè ẹ máa gbọ ọ̀nà mẹ́ta. Laye ma fi gba nkan so lowo eyan number 1 epe ko si aye toto ti epe lo so da o wa le ni mi bayi won o ti lowo ri pe ni ko so ti o ni ri lojiji oga ma gbe ara e de ipo kan laye ko so wi pe ko sun to le sele o to le sele po ma so pe ko si o to le sele o to le sele po mo ti pàdé àwọn tó lówó rí tó lólárí tó padà ságbé àwọn iṣẹ́ tí èpè tó máa ṣe nìyẹn ọjọ́ méje lábá fi ṣe sọyìí gbọ́ mi o láti ọjọ́ monde tó ń bọ̀ yìí ọjọ́ méje lábá fi ṣe sọyìí ọjọ́ méje láti gbàdúrà ègéèsì iṣẹ́ èpè bí èpè bá jà tàbí ẹ gbogbo tó ní tó jọ́ lójú yẹn ó lè dá oro
3: 091-5899-4696 091-5899-4696 tabi 081 08 3238 9415. 08 1 3238 9415.
0: Ogo ni follow no ki oro
4: so
0: ni follow ba yen ma pe ti ti ba fi gbe je sare gba du ai fun bi oluwa ti wa owo to so mo le owo yen jona iru eyan meta to gbo wa ni bi lu pale ri la ro la eyin te ti ni gbe sise e ri ere ise je gbogbo yin te gba du a te ti jere adura gbogbo yin te gori oke ba se lo ala ala buruku ko je ke gba nu gbogbo yin te feel ara yin pe kini kan imole and that one is sala gbogbo yin ti ati gbogbo business ta ise ati invest owo sugbon ati jere owo yen la ro la 300 people awon 2000 din ba ororo eyin 300 oluwa ni ki gbe na 300 segbe kan fun eyin te npo la ro la ohun to mo gbo mi loni o tumo si pe ara mi si seda re ara mi si anomo re ara mi si aye re bi oluwa ti wa wa ri eri tutun lo ruko jesu to wa so ke baba
4: baba
0: ije to de mi mole
4: ma ja
0: ije to de mi mole
4: ma ja
0: Ti mama kan je ninu service lojo Sunday ojo akoko to na wa sinu church wa debi a month ago oluwa so fun mi mo do pe mi to joko si mo ni mama mo ri to fe pa yin o ni be ni sa mo ko ko fe la be ku eri e ko mo bi pe o ni di woli ta so na ba yo fun te yi to ti ri kiri o ti to be ri mama yi be lo te tu sile ko ni mi ku God bless you.
5: My name is Ba se ti ati mo tu pe fun ori yo ni Olorun o ni owo ni bats mo wa si bi ba mo ma la la ri o gbogbo amọ bats mo fa je ni bi o sen ko ko mi amọ mo ti so gbọ na pe da ton ba ti sen ma je ma ja
3: Fún gbogbo ẹ̀yin tí ẹ ń bọ̀ láti àgbára orílẹ̀ ẹ wá ọ̀nà kẹ́dé ìyànọ́bà tí ẹ bá ti dé ìyànọ́bà ẹ wo mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ tí ẹ bá ti dé genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún orí pé bakari big church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ bọ̀ láti ojú òré bàwúà ìtèlè ẹ wá ọ̀nà kẹ́dé abẹ̀sán gate ní ẹgbẹ́ honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún pé bakari big church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ bọ̀ láti sango toll gate alákùkọ ẹ wá ọ̀nà kẹ́dé ìyànà pàjá ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé okùn ọlá ni ẹ ń lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okùn ọlá ẹni ò nídìí kẹ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà ń bẹ̀ ẹ sọ fún pé bakari big church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ tí ọ̀nà bá wá dààmú mọ́ yín lójú àwọn nọ́mbà tí ẹ máa pèrè 0915899 4696 tàbí 081-32-38-9415 081-32-38-9415

Orúkọ mi ni Are Musanli láti Amuloko. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, mo tún padà tún sick again monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá wọn wá sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a ti ní last minute pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last minute tá a ti kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyìí níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé káta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé wọ́n sọ pé credit láti ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ ń sọ fẹ́ tó pé mo fẹ́ jẹun orí òkè mo wà ó ní kí lè fẹ́.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyàwó fún ọdún márùn-ún. Mo wá jáde. Èmi wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá gbọ́.
1: Òkè ẹ̀yin náà dẹ̀ lọmọ tó ń wá ọmọ.
0: Bẹ́ẹ̀ni sà, mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáà kọ́ ọmọ mi bímọ. Wọ́n ní kámù kan, mo wá mi kàn mọ̀ pé pámpásì tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gun. Sí ìyàlẹ́nu Ọlọ́run, mẹsẹ́ṣàn tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ̀dìdì kí Alleluia.
2: Alleluia.
1: Màmá náà mọ̀ pé pámpásì táwọn kó lánípọ̀.
0: Pámpásì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ̀ kan tí màá mú jáwọn pé gbogbo wọn ló ń lo pámpásì. Mo bá kó pámpásì lórí igbá mi, mo dì sí Lai Lombard. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà. Ó má lọ́mọ o, gbá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan mẹsẹ̀ṣàn tó ṣe
1: ní ìlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe mẹsẹ̀ṣàn mi mọ̀. Gbogbo ẹ̀yin tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: Oluwawa, ogun re se. Ireja, ogun re se. Wọ́n ní gbàdúrà ìkólọ fún ọ.
1: Mo
0: pe ìkólọ rẹ padà. Ibi tílẹ̀kùn ti tílẹ̀kùn sí. Mo ní fi òkú gbàdúrà fún
1: ọ.
0: Lónìí ọjọ́ kẹwàá oṣù
1: kẹwàá,
0: ọ̀run sí fún ọ. Ọ̀nà rẹ là, máa ṣe rere, máa rọ̀nà lọ, máa ṣe rere, máa rọ̀nà lọ, máa rógolo, máa ṣe rere, máa rọ̀nà lọ, máa rógolo, máa ṣe rere, máa rọ̀nà lọ, máa rógolo. Indane mọ̀ tó. Na gbọ́ mi o, tó bá ń bẹ nìkan, ní agbègbè Abuja, sọ fún wọn o,
1: pé
0: alẹ́ yìí ni fáínà,
1: ìpàdé
0: ta ti ṣe,
1: ọgbẹ́
0: tí wá di ọ̀la, gbogbo apáta, ní ọ̀la lágo mẹ́jọ àárọ̀, a pàdé ní Korodu,
1: àti
0: ní Fagba,
1: èmi
0: rí ògbómọ̀,
1: má
0: yé gada
1: bàbá ṣẹ̀dá,
0: mo rí oríire mọ́, mo rí ìrànlọ́wọ́
1: mẹ́,
0: mo rí ìṣeré
1: mọ́,
0: ìdáni mọ́ o de ri lo
1: engineer
2: orukọ mi ni badira ti jẹun ẹrí mi dá lórí àbúrò mi obìnrin o máa ní miscarriage so ìgbà tí mo wá sí orí òkè ògo ní àti last year so bíi 15 years ló ti marry so tó bá ti lóyún máa ń bàjẹ́ lára ẹ̀ omi tí dáàdì wá nìkan fún wa omi àti òróró ilẹ̀ àánú yẹn so ìgbà tó wá sí èkó tó wá ṣe nǹkan bó ṣà wá gbé omi yẹn lọ fún so ó ṣàwà ń fi mí ṣe yẹyẹ pé èmi muslim pé mbo ni mo ti rí omi so mo wá ní mo gbọ́ prógrámù yẹn ni mo ṣe lọ síbẹ̀ so lẹ́yìn ìgbà yẹn mo wá fún lómi yẹn mu bó ṣàwà fìgbàgbọ́ sọ fún pé ó máa lóyún míì tó máa dúró so ó ṣàti lóyún míì august 31 ló bí ọmọ yẹn ọmọ yẹn máa pé 3 months ní.
3: kò lọ́mọ fún 15 years ẹ wá fún lómi gbogbo tó ń wọ́mọ ló máa gbà bèjì. Bọ́ǹtì Adani wáyé
1: wí. Yẹ́ wá di kẹ́tẹ̀ ṣe.
3: Ogun tó mọ̀dí ẹ̀.
1: Yẹ́pà tí ìdọ́nà tí nàbà.
3: Tó fojoojúmọ́ jà.
1: Yẹ́ yàpẹ́ tí lẹ́bí dé.
3: Ogun àìmọ̀dí.
1: Yàtọ̀ nọ́mbà.
3: Tó fojoojúmọ́ jà.
1: Yàpẹ́ tí lẹ́bí dé.
3: Tí àwọn òkòkò pilẹ̀.
1: Yà dákẹ́
3: sí wáyé rẹ̀.
1: Kọ́mọ̀wọ́lẹ̀.
3: Ogun yẹn sẹ́. Ogun yẹn sẹ́. Ogun yẹn sẹ́. Wọ́n ní kí n pàṣẹ.
1: Ẹni
3: tó ń bẹ́nu ìgbèkùn àìsàn.
1: Bíbélì
3: wípé nípa iná rẹ̀ lámú ọlára
1: náà
3: iná àlàáfíà
1: wa
3: ó ń bẹ ní ara
1: rẹ̀.
3: Àwọn kan ń gbọ́
1: mi
3: àìsàn kan ń bẹ tó ń dààmú ẹ̀ ó ń ba ayé ẹ̀ fà.
1: Àìsàn
3: yìí orí dédé okùn ẹ̀mí ẹ̀ ló dúró sí. Kí ló ń jẹ́ kánsà? Kí ló ń jẹ́
1: fibro?
3: Kí ló ń rìn kiri la rẹ?
1: Ìyá
3: máìlì kìsà gbogbo àìsàn látòrí bí àtẹlẹ báyìí ló lúwẹ́ wíwá migraine headache barrenness any sickness in your life go go àìsàn parẹ́ parẹ́ àìsàn parẹ́ lórúkọ jésù parẹ́ parẹ́ parẹ́ àfiṣe ni ó jẹ́ múnjẹ lójú àlá wọ́n ràn sí ọ ẹnìkan fi sí ọ. Bí mo ṣe ń gbàdúrà, iná gbé jáde. Irúgbìn àìsàn, iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Ẹ kẹ́mi tẹ̀
1: wọ́n.
3: Ohun táyé fi ṣe mí. Tí ò jẹ́ lọ́jọ́ ayọ̀. Iná gbé jáde. Lára mi.
1: Ohun
3: táyé fi ṣe mí. Jáde. Oyo oyo oyo. Baba, ọmọ ẹ̀mí mọ̀,
1: ó
3: tayọ̀ fi ṣe. Jáde, jáde, jáde, jáde, jáde, jáde, Jésù Olúwawa, fò sókè lẹ́ẹ̀kan, na owó rẹ
1: sókè,
3: ẹ pé Jésù lẹ́ẹ̀kan, Olúwa, ogun tí wọ́n ní kì í ṣe, tó ń fojoojúmọ́ jà
1: mí,
3: ẹ bá ń gbé mi, ogun tó ti pẹ́ lára
1: mi.
3: Tó ti jẹ àwọn òbí
1: mi.
3: Ẹ bá ń gbé
1: mi.
3: Tó bá ń gbàdúrà yẹn. Má dúró lójú kan
1: o.
3: Kò sí tó dáa. Bí àdúrà tó fẹ́nu rẹ̀
1: gbà.
3: Ogun tó ní kì í ṣe. Ẹ bá ń gbé
1: mi.
3: Oyo oyo oyo. Ogun kì í ṣe. Ẹ̀mí mi wá.